0: blame the past.
1: Am I invisible? Naira otunde 1,000,000 maka inwete akara e niile na West African Senior School Certificate Examination WASSCE. O toro nwa akwụkwọ ahụ maka ịrụsi ọrụ ike. Dọọ aka na ntị ma mkpesi siri ike, ma gbaa ndị ntorobịa ume ka ha na-agbasi mbọ ike n'ihe omume. N'ikpeazụ, gọọmenti etiti ewepụtala akụkọ gbasara mgbanwe akụnụba 11 emere kemgbe 2023 n'ọnwa 2023. Mgbanwe ndị ahụ metụtara sọbsidi mmanụ ụgbọala, mgbanwe ego mba ọzọ, ịtụ isi n'ichekwa ego gọọmenti iji kwalite akụnụba Naịjirịa, mmụba ego gọọmenti ma dọta ndị na-etinye ego. Tupu mpịache akụkọ nke a, ngwanụ ka anyị laghachienu n'ọkpụrụkpụ okwu ndị a wụrụ anyị isi akụkọ. Ndị bi na Uromi gosipụtara nchegbu maka itinye ọkada ọsọọsọ. Deputy Governor Edo nyere nwa akwụkwọ naira otu nde 1,000,000 maka ịrụ ọrụ nke ọma na ụlọ Asambodo Secondary School nke West Africa. Gọọmenti etiti wepụtara akara ọrụ ya depụta mgbanwe akụnụba 11 kemgbe 2023. Ọ bụ ebe a ka akụkọ anyị nke taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
2: Ẹ kábọ̀ sí ìròyìn lórí wákàtí ní iléeṣẹ́ Esanbaran Class Uromi. Àkọ́kọ́, ẹ gbọ́ àwọn àkòrí ìròyìn. Àwọn olùgbé Uromi kéde àníyàn lórí wakọ ọ̀kadà fún akẹ́kọ̀ọ́ ní 1,000,000 fún àṣeyọrí ẹ̀kọ́. Ìjọba àpapọ̀ ṣàfihàn àtúnṣe ètò ọrọ̀ ajé 11. Lu Adamilare ni oníròyìn. Ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùgbé Uromi ti kéde àníyàn lórí àwọn ọ̀dọ́ tó ń wa ọ̀kadà pẹ̀lú ìyára tó pọ̀ jù. Wọ́n rọ àwọn awakọ̀ láti máa ṣọ́ra kí wọ́n sì yẹra fún ìwakọ̀ aláìbìkítà. Igbákejì Gómìnà Edo Dennis Idahosa ti fún Delight Amayebo ní 1,000,000 lẹ́yìn tí ó gba gbogbo àmì A nínú WASAE. Ó yẹ akẹ́kọ̀ọ́ náà fún iṣẹ́ takuntakun àti ìfaradà rẹ̀. Ó sọ pé ó ṣe pàtàkì láti máa gbé àṣeyọrí ẹ̀kọ́